0: TV yewuatuye.
1: Ohun 2026. Ọ̀tẹ̀yìnì ọ̀sájúfò àmọ́tí àfòrìpẹ́yìn. Ẹ̀tùn sáfẹ́ ọ̀tí máa mẹ́ nyìnà. Ẹni Ghana fún nyìnà sẹ̀. Wọ́n bí a wọ́n fi ẹni àmànà ni. Sẹ́ àfi ohun 2026 nù. Ẹbẹ́ kọ́ so ẹ wò chẹ́bi. Na etí ẹ̀dá jùmẹ́dìẹ̀ ìsù. Ẹ yẹ sẹ́. Yẹrí sẹ́ ahíhẹ́ yẹn àmàmrẹ́. Amadaati asetinapa ní abọ́dẹ̀ nkàbọ̀m. Simply put, rejuvenating our customs for sustainability and nature connection. Date nù ẹ yẹ.
2: Adum FM 106.3 FM.